àtijọ́. Mo fẹ́ sọ àyájọ́ sínú kírímù tó ń bẹ lọ́wọ́ ẹ̀. Àyájọ́ mẹ́jọ sí mẹ́sàn-án ni màá jù ú bẹ̀. Lẹ́yìn ìgbà náà màá ní ọmọ lo nǹkan rẹ, ebí wọ náà ló ní, wá wo ohun tí ó ṣẹlẹ̀. Ìṣe wòlíì tààrọ̀ yìí ó le díẹ̀. Ànijẹ́ ń fẹ́ lé ikún gbogbo ilé, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi. Kírímù tó fi ń para náà ni. Wàá wá jáde wàá bẹ̀rẹ̀ sí rí pọ́mọdé á máa yọ́nú sí ọ. Wàá rágbàlagbà tí ó mọ yọ́nú sí ọ. Ẹnìkan ní ìkunra mi, kírímù mi, ọgbọ́n tí Bíbélì sọ, ó ní òórùn ọmọ mi Joseph, ó ní ẹjí ó dàbí ọkọ tí a bù sí nígbà tí Jákọ́bù bẹ̀rẹ̀ sí súre fún. Àṣé àṣẹ ń bẹ nínú òórùn tó bá jáde ní ara èèyàn. Mo fẹ́ sọ inú ilé yín di àṣẹ, mo fẹ́ sọ inú ilé yín di agbára, mo fẹ́ sọ àyájọ́ wòlíì tó gbọ́rí, mo fẹ́ mọ sọ sínú kírímù yẹn. Mà wá ní ọjà dé lọ lónìí. Munamanasha Lakanamanosh. Mo fẹ́ gbàdúrà. Mo fẹ́ sọ nǹkan sínú kírímù yẹn sí ilẹ̀.

báyìí gbogbo ẹni tó ń gbọ́ mi mo ní nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún láíláí ẹnìkan ní wòlíì èwo nìyẹn àyájọ́ ni nígbà tí wòlíì bá fẹ́ sún àwọn èèyàn sókè o ni wọ́n á máa pe èdè yẹn gbogbo ilé tẹ́ ẹ ti tan rédíò gbogbo ilé iṣẹ́ tẹ́ ẹ ti tan inú mọ́tò tẹ́ ẹ ti tan rédíò èdìdì kan ń wọbẹ̀ lónìí májẹ̀mú kan ń wọbẹ̀ lónìí aṣẹ́ kan ń wọbẹ̀ lónìí kìkìdá kí wọ́n máa ṣe àmì ni ẹnìkan ní wòlíì kí ni nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá láti ọjọ́ tí ayé ti bẹ̀rẹ̀ òní mẹ́rẹ̀ẹ̀rin ti di ẹyọ kan òní wọ́n ń pè ní àgbáyé wọ́n wá sọ lónìí bí wọ́n bá jí o ṣe àmì bó o ṣe ń fi kírímù yẹn para nígbà tó o bá ń jáde ire ní ìlà oòrùn ire ní gúúsù ire ní àríwá ire ní ìwọ̀ oòrùn ire ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo ẹni tó bá ń ṣe àmì mo ní kọ́ máa wá ọbọ̀ mata adúnẹ́mọ̀ náà ṣadáàlì abadash ọlọ́run o bàbá mi o gbogbo ẹni tí ń ṣàmì láàárọ̀ yìí ire òkè láti ibikíbi tí wọ́n bá wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ọya máa jábọ̀ máa wọnú ilé yẹn ire tẹ́ ẹ lè jẹ tán ire tẹ́ ẹ gbé ní àgbétì nínú ilé yìí wọ́n pàṣẹ mo ní kọ́ wọlé wà òní ó lè díẹ̀ kò sí ẹni tó lo kírímù yìí kò sí ẹnikẹ́ni tó jáde lónìí tí wọn ò ní sàánú ẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ire ń wà ọ̀bọ̀ ire ń wà ọ̀bọ̀ ọ̀la ń wà ọ̀bọ̀ ohun tí wọ́n lò lè gbéṣe lórílẹ̀ ayé ọ̀yà lọ gbéṣe in the name of Jesus yẹ ń yára sọ nǹkan márùn-ún tí ò ní di mẹ́fà ẹnìkan ní márùn-ún tí ò lè di mẹ́fà tó bá di mẹ́fà ayé aṣọ ló kọ ni ẹnìkan ní kí ni nǹkan márùn-ún tí ò wá lè di mẹ́fà àṣírí ni ìka ọwọ́ rẹ ni ìka mélòó lo onímọ̀mọ́ ìka márùn-ún ètò jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà táwọn olúgbódì ní tí wọ́n fi ń pè wọ́n ní olúgbódì kò ní ju kínkín ní báyìí lọ ongo ò ní ṣe é mú kò ní wúlò fún nǹkan kan kò ṣe é tò kabọ̀ so ìka márùn-ún lo ní mo kọjá lọ ọlọ́run mẹ́ta lọ́kàn o ọlọ́run tí máa ń pín oore ọ̀fẹ́ ọlọ́run tí máa ń jẹ́ kí ayé èèyàn dá yàtọ̀ ìka márùn-ún bí ó jẹ́ ogún mo pa inú pàkáàdì ẹ̀dúnà ṣàǹtàkà gbogbo ilé tẹ́ ẹ ti gbọ́ mi nínú májẹ̀mú nǹkan márùn-ún tí èdè mẹ́fà gbogbo ẹni tó bá ṣe àmì àánú aláìlẹ́gbẹ́ ìrànlọ́wọ́ aláìléèyàn ó dìde sí ọ lójijì wàá gbọ́ o ayé kan tó ní ayé yẹn sáré gbogbo ẹni tó bá yọ ọ lẹ́nu ọ̀run yọ ọ lẹ́nu gbogbo ẹni tó bá dà ọ láàmú ọ̀run dà láàmú mo wá sọ lẹ́ẹ̀kan náà oore àjẹǹjẹ tán oore tó ṣiṣẹ́ rẹ̀ o ni wọ́n ń pè lórí ọ̀fẹ́ oore tí wọ́n fún ọ lọ́fẹ̀ẹ́ ọ̀yà máa gbà máa jábọ́ sínú fíìm má jẹ̀mú tí bàbá rẹ̀ ọ̀jẹ̀ gbádùn ẹ̀ má jẹ̀mú tí ìyá rẹ̀ ọ̀gbádùn ẹ̀ mo ní kọ́ wọnú ayé ẹ lọ. In the name